0: ọ̀rọ̀ ìyọ̀jú tí mo ní fún wa ní àárọ̀ ni pé kí a má ṣe gbé ọkàn wa lé ipa ara wa ká má ṣe wò pé àwọn tó bẹ́ẹ̀ mo màdúrà gbà mo mọ̀ ṣe ènìyàn kò lè dá ṣe ó yẹ kí a gbé ọkàn wa pátápátá lé olúwa mo rọ̀ wá ní àárọ̀ yìí ẹ má ṣe gbẹ́kàn lé ipa yín ẹ wo ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé Psalm 121 verse 1 pé èmi ò gbójú mi sórí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tọ́wọ́ lọ wá ọba tó dá ọ̀run mọ̀ ayé ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ ọlọ́run dédé ẹ jẹ́ ká máa gbàdúrà fún àgbàdúrà láìsimi àti láìṣàárẹ̀ ẹ jẹ́ kí a kún fún àdúrà kí a lè yọ nínú ewúkewu tí ìgbìmọ̀ta ti gbé kalẹ̀ mo gbàdúrà fún wa lónìí wípé ìjáde wa lọ lónìí yóò múre dání yóò mú ayọ̀ dání bí gbogbo yóò forí ṣánpọ́n ọlọ́run yóò máa dì í mú Jesu agbára wa èmi ni Adémide Joseph
1: alhamdulillahi ladhi ayyana ba'da ma amatana wa ilayhi nushur dọ́pẹ́ fún ọlọ́run ọba tí ó jí wa lẹ́yìn ìgbà tí ó pa wá lánàá gbogbo ẹyin olùgbọ́ wa la kí pé a kú ojúmọ́ rẹ ojúmọ́ tòní yóò là wá sí àlàáfíà ìfọkànbalẹ̀ ọkàn àti àrísìkí òun náà láfi máa lò wàlọ́lá haúlẹ́ wàlá kúwọ́tá ilá abìlá bákan náà ètí ó jẹ́ ìrẹ́dílétí ránpẹ́ fún wa láàárọ̀ yìí òun ni ká mọ̀ pàápàá à ń ta wa ṣe láyé allah subhanahu wa ta'ala ó jẹ́ yíwa nínú alqur'an alkarim pé wà máa kọ́lákù tó lè jinná wa al-insa ilá lè yàbùdùn òun òṣèdé ènìyàn àti alìjẹnú fún nǹkan mìíràn ju kí wọ́n sin ọlọ́run ọba lọ ìsin ọlọ́run ọba yìí kì í ṣe dandan gbogbo ìgbà tára tó wá gbé àgé àbí tá a wá gbé irun dúró látòmọ ọjọ́ sì fọlọ́run gbogbo tá a bá ń ṣe nínú ayé wa à ń lọ à ń bọ̀ wa kó máa jẹ́ lórí tọlọ́run ọba allah subhanahu wa ta'ala ká sì mọ rántí ọlọ́run ọba gbogbo ìgbà àbí ọlọ́run ọba allah kó ṣàlékún dáadáa wa àláwọn ọbaná àti nàfi dúnìá hasana ọfìlà àkọrọtì hasana ọkìnà àdàbànà.
2: Akíwa pé a kú ojúmọ́ lónìí ojúmọ́ tó máa lónìí ojúmọ́ rẹ ni yóò jẹ́ fún dúdú wa. Ọ̀rọ̀ ta ni jíjá àwí bára wa sọ̀rọ̀ lónìí òun ni sùúrù kí ni à ń pè ní sùúrù àwọn àgbábọ̀ wọ́n ní sùúrù òun ni bàbá ìwà tíyàn bá ti ní sùúrù tó bá ṣe ohun tó yẹ kó ṣe á jèrè ayé wọ́n ní ká má fi kánjúkánjú ṣe ayé ká má fi wàdùwàdù pilẹ̀ ọ̀rọ̀ torí ifá sọ nínú ojú fa ogbìyọnú ó ní inú bíbí ò dáhùn kọ́kọ́ fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó kọ́lé tí kò ní sùúrù aworolé ló ní ajáfọ̀rún mìlà ó lọ rí ìfẹ́yà tí ń ṣọmọ oníwo wọ́n ní kára lẹ̀ ẹ̀bọ ni kó máa ṣe ẹ̀yin ò mọ̀ pé ìyà tí ọ̀rún mìlà jẹ́ níwò òun ló ń jẹ́ ìyàwó tí ọba ní sùúrù gbogbo tá ń fẹ́ a tó lọ́wọ́ eré owó a tó lọ́wọ́ eré ọmọ a tó lọ́wọ́ eré ayé a tó lọ́wọ́ a tún wá ní ẹ̀mí gúngùn àti àlàáfíà a tún ní ìfọ̀kànbalẹ̀ láti lo gbogbo retí ó bá tó lọ́wọ́ orúkọ mi ni olúwo dr fashola faniyi

0: me life.
1: Àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, ìdílé tó kó lọ́ ti ń gbọ́ wa. Gbogbo

ti gbọ́ logo rí àtẹ o láti lè ṣe radio 113.5 fm ẹ̀ka àárọ̀ sẹ̀ ẹ̀ka àárọ̀ mà ẹ̀ka àárọ̀ ni gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ̀ wá kú bí ojú ọjọ́ ṣe rí àkú ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run ọba elédùmarè yóò bá wa ṣe yóò dùn wá nínú kò ní jẹ́ ká rí dààmú káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa láàárọ̀ nǹkan tá rò ìbá tá ń rò jẹ́ láṣẹ̀wọ̀n ọba elédùmarè èyí táyà débi sí òun ni orúkọ mi

0: ẹgbẹ́ òṣèlú APC sọ wípé kí wọ́n fún àwọn èèyàn tuntun láàyè kí àwọn náà wá ṣe kíni kí wọ́n wá rí sí ìgbésókè ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè yìí kódà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Vanguard ṣe àkọsílẹ̀ rẹ̀ báyìí Senator Adégbòmíre òun náà ni orí kó yọ bí àwọn agbébọn bí wọ́n ṣe ya lù ú àti àwọn olólùfẹ́ rẹ̀ níbi rally kan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ondo ìkọlù yìí náà ni wọ́n sọ wípé ó wáyé ní Òkìlísà Ward Òkìlísà ní ìlú Àkúrẹ́ tó sì jẹ́ wípé wọ́n yìnbọn sókè o wọ́n yìnbọn lu ọkọ̀ sẹ́nítọ̀ náà ṣùgbọ́n tó jẹ́ wípé ó ti fojú hàn wípé òun ló fẹ́ gbé gbá orókè ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí ó mu ẹ̀mí rẹ̀ lọ ojú ìwé ìròyìn The Vanguard òun náà ni ìròyìn yìí wà láàárọ̀ èmi ò tiẹ̀ wá mọ òṣèlú bó
1: lọ wá ṣe bá fẹ́ lọ afẹ́ sí ìlú ni by blah by force afẹ́ sí ìlú
0: òṣèlú náà náà ojú ìwé ìròyìn The Vanguard ni ìròyìn wà tẹ bá fẹ kí ẹnu ńbẹ
1: ní ìtẹ̀síwájú ìjọ ẹtì gbọ́ lójú ìwé ìròyìn The Daily Trust láàárọ̀ tòní kí n lẹ́yìn nípa ti ọ̀rọ̀ òṣèlú tí o mú àwọn ètò ìdìbò alábẹ́lé eléyìí táwọn ẹgbẹ́ òṣèlú ṣe eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ni mo fẹ́ mẹ́nuba láàárọ̀ tòní níbi tán ni pé ọ̀pọ̀ lára àwọn tí wọ́n gbìyànjú láti díje dupò nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n fojú ro sí èsì tó jáde tí wọ́n sì ti gbé gbogbo ìbínú wọn gbogbo àìdùnnú wọn tí wọ́n gbé lọ sílùú Àbújá níbẹ̀ ni wọ́n ti sọ wípé ó kéré tán ọ̀hún tẹ́ lè káyà wọ́n tẹ́ pé ìbínú ń bí lóríṣiríṣi pé àwọn secretariat APC nílùú Àbújá tí wọ́n ní àwọn wá fẹjọ́ sùn ohun tí àwọn rí tí àwọn tí kò tẹ̀ bá wọn lára mu wọ́n ní ẹbí àwọn tó díje jupò bíi mẹ́wàá káàkiri ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí tí wọ́n kópa níbi ètò abẹ́lé náà ni wọ́n wá sí ìlú ní ìlú Àbújá ni wọ́n ti ń lọ ṣàlàyé fún Ọlọ́run pé àwọn tó jẹ́ ọ̀gá wọn lọ́hùn pé gbogbo tó wáyé náà nípa ti ètò ìdìbò ilé ìgbìmọ̀ aṣòfin àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ìbò abẹ́lé tó wá láàrin ọjọ́ Monday sí ọjọ́ kejì Monday ìyẹn Tuesday yìí wọ́n ni pé àwọn ò tiẹ̀ gba èsì náà torí pé oríṣiríṣi kùdìẹ̀kudiẹ òun ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe ètò yìí tí kò sì jẹ́ pé nǹkan tó dùn mọ́ àwọn nínú wọ́n ní báwọn ṣe wáyé àwọn láti wá sọ fún àwọn tó jẹ́ àwọn aláṣẹ àti alákòóso ẹgbẹ́ ìpínlẹ̀ APC kí wọ́n rí ọ̀rọ̀ kan ṣàdá lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n wá ń sọ fún wọn bẹ́ẹ̀ gbà tán débẹ̀ pé òótọ́ ni nǹkan tẹ́ ẹ sọ pé ẹ wá sọ yìí àmọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe irú nǹkan báyìí ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n lọ ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ sí pé wọ́n máa gbọ́ ohun tẹ́ ẹ bá fẹ́ sọ wọ́n dẹ̀ ṣiṣẹ́ ìwádìí lórí gbogbo ẹ̀sùn eléyìí tẹ́ ẹ mọ́ ẹ ní kò ń ṣèlú Àbújá lẹ máa wá straight láti wá sọ ní ìpínlẹ̀ yìí kọ̀ọ̀kan ẹ lọ bá àwọn kọmitì yẹn kẹ́ ẹ fẹjọ́ sùn wọ́n tó bá ṣiṣẹ́ tán lórí ẹ̀ wọ́n ò gbé wá sí ibi káwọn tó wá mọ ohun tí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́n sọ fún wọn pé sùúrù ni kẹ́ ẹ fi ṣe o olúkúlùkù yín ẹ lọ sọ́hùn àwa níbí báyìí a lè wo nǹkan tẹ́ ẹ fẹ́ sọ yìí ohun táwọn ìwádìí táwọn bá ṣe èsì tán bá rí tán bá gbé wá sílùú ńlá náà làwọn máa wá fojú wò táwọn fi wo ibo ni kùdìẹ̀kudiẹ wà eléyìí ṣó fẹsẹ̀ múlẹ̀ ṣé nǹkan tó sọ òótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ojú ìwé ìròyìn The Daily Trust sọ́dẹ̀ láàárọ̀ tòní ẹ̀ sì rí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn níkà níbi tí àwọn tí wọ́n díje dupò nínú ètò abẹ́lé ní ẹgbẹ́ òṣèlú APC tán ti sọ wípé àwọn ò faramọ́ ètò ìdìbò eléyìí tí wọ́n gbé jáde.
0: Lójú ìwé ìròyìn The Punch láàárọ̀ ǹjẹ́ ti gbọ́ wípé bí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣe ń gbáradì fún ìdìbò abẹ́nu láti ṣe àwọn tí wọ́n díje dupò gómìnà lábẹ́ àsíá wọn àwọn kan ti sọ wọn ní kódà kò dín ní ìpínlẹ̀ mẹ́wàá tí wọ́n ti sọ wípé àwọn ò ní faramọ́ kí ẹnìkankan fa owó ẹnìkankan sókè látòkè wá kọ́ sọ pé eléyìí ni gbogbo ẹgbẹ́ mú wọn ní kò sí tó jọ wọn ní gbogbo wa gangan lájọ dìbò báyìí nínú ẹgbẹ́ yìí tó sì jẹ́ wípé ẹni tí fa bá mú gbogbo wa lájọ fojú ara wa rí pé fa òun náà ló mẹ́ni báyìí kì í ṣe wípé látòkè wá náà ti sọ wípé ẹ̀fọ̀wọ́ ẹni báyìí sókè wọn sọ pé eléyìí ọmọ wa ni ẹdí ó ṣe wọn ní kò sí tó jọ wọn ní wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn adarí ẹgbẹ́ yìí wọ́n jà fitafita láti rí wípé wọ́n fawọ́ èèyàn sókè wọ́n báwọn èèyàn fi kùlùkùn wọ́n sì sọ wípé ó dáa o àti wá fẹnu kò àti mẹ́nu báyìí torí wípé kó má bàa sí ìkùnsínú àbí fàákàjà bí ẹgbẹ́ náà ṣe ń gbáradì fún ìdìbò ọdún 2027 ìwádìí tí ìwé ìròyìn The Punch ṣe ó fi hàn wípé bó tilẹ̀ jẹ́ wípé ní àwọn ìpínlẹ̀ bíi Kwara, Gombe, Oyo, Adamawa, Bauchi, Plateau, Eko, Nasarawa, Rivers àti Yobe wọn bó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ìgbà wípé ẹgbẹ́ ti sọ wípé ó dáa o láì ní fàákàjà ẹ̀jẹ̀ àfẹ́ni báyìí sílẹ̀ pé ṣùgbọ́n ní àwọn ìpínlẹ̀ míì wọ́n ní kò sí tó jọ everybody must.

0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما. إنما الأعمال بالنيات وإنما لكل ميمانا. أيما يعللك وما يعلم محمد مشهود الكنت ممكن لو يبرغم وانا انا من ميمك. السلام عليكم ورحمة الله وبركاته. من تنجا جو الاربا اكوكو نينو شو هجي مكي بغوا يكونا وابا وجا كوريو شنا لا تلافيا انا نجا شكونجا ادوني كلوا يا تلافيا انا نغوا دوا كوبيا بكاتا umana shebawa wala wa bazati wala sunu alquran wani bismillahir rahmanir rahim wal fajr wa layalin ashr layalin ashr ni muslim wala kusimata awa kan layalin ashr onan mewa to bere oshitawa mbe titi dijodo awa kan layalin ashr onan mewa gwenyi ليلة القدر وليال أشر أما كان ميوا تبعوش محرم يوش تنبوا كما بقوا وفاق والله أفري كوري أفري ملو وفي الكنلوك وفي ملو يما وجاما يكي ميوا أقوين يوش حجي وجبوا ميوا أقوين مجيجي تقولا ngo insha Allah annabi Muhammad sallallahu alaihi wasallam ngo don shalaye pe awon rumewa kan be on la la ma gbashe daju ninu oro re lutuwa so pe ijo kan be nbe pe pe ni gugu ojo tin be lagwa lai ko si je to lore to ko so ru to lore to ko sa si ko to lore to annabi elaborate o shalaye to po o wa da ko re pe oru laylatul arafa ati jo arafa ibe na wa fa ti fese oro na mule pe mewa bere osu haji ni oro ti mo fe so okun simeta akoko una ni pe ijo mewa yi to ba lagwara ati gbawe gbawe nbe wala nule figba shere kubia bukata re ela nkeji gugunti ya maashi ni ibada binyeju majia kushu koja yosalo laishi kufisilam ufibelam ufishe sara ufishe zikiri ufishe tajud ufike quran ufije nafila ufike urishi rishi azkar atifi waju uri alam na inja wai to ba le gba we gugu ojo mere wa igbinyanju ojo kesa tin je ojo arafa gba we nbe niyanju ko gba we ko wa oju re olorun ko si ba anu olorun pa ni o sadua to se talawon ni bia o sadua to se talawon ni bia ni awon adua tawon fa wa fun wa na ni kin je to si ba ti le laaro laaro wa ma ka wal fajr wa layalin ashr titi dele nigba 70 o pare e laaro ojo odun pelu gbo olon to ba le se ati wa to se inira re idamu re nto si ma ko ba oni ma pelu gbo la da la oro elen keji ona ni pe gbogbo aja gbiyanju eran leya ninu islam araya kon sunnani eran leya ki shoraya sunnani eran leya ta wa soyi ta wa shuru ba menwaju re bi shuru gbese bi shuru ilolo nti sharia fe ko se onani ku gba falan lori kadara to mu wa fa ma je gbese paleya ma gberan paleya masari keke kolumato nitori pe olorun oba to de o ma yi to fi o si ju ola kini to wa bidamu tọ́mà lọ wá gbẹran àwìn tọ́mà lọ gba oúnjẹ àwìn torí pé ò fẹ́ tẹ àwọn nǹkan lọ́rùn. Tó bá jẹ́ nítorí ọmọ àtìyàwó rẹ ni lọ́kàn rẹ fi ń bàjẹ́, á jẹ́ pé ẹ̀tọ́ tí ìsìláàmù ní kò tọ́ wọn ò tọ́ wọn nù ni. Ìsìláàmù jẹ́ ká mà nínú Articles of Faith pé wàl ìmánu bìl kádàrí káìrìhì wà ṣẹ̀rìhì, ká gba kádàrá gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, èyí tó dùn ń bẹ̀ àti èyí tó korò ń bẹ̀, ká nígbàgbọ́ pé Bọ́lá ti fẹ́ ni. Tó bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́, ẹ má jà á ṣe jura wa lọ, ẹ má jà á dààmú ara wa pé mo fẹ́ pàléyà. Táṣì rí bá bò alhamdulilayi, Bọ́lá wọn ò bá sì ṣe rántágbára rẹ bá ká sí fáwọn ọmọ rẹ àtìyàwó rẹ ńlé ló bá ta. Bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, èmi ń tẹran léyà, nídìí ẹran léyà tí mo ń tà ní, mo lè sọ ẹni tó jẹ mí lówó ẹran léyà ọdún mẹ́wàá, mo lè sọ ọlọ́dún mọ́kànlá, mo lè sọ ọlọ́dún mẹ́sàn-án, mo lè sọ àwọn míì tó jẹ pé lọ́dọọdún náà máa sanwó owó ẹran wọn kù, ìyókù wọn à ní daṣọ mọ́ tó bá dọdún mi. Láì mà wípé wọ́n fẹ́ sọ mí dọ lọ́rọ̀ ní lálìkìyàmà, bàbá lọ sálìkìyàmà wọn a sọ mí dọ lọ́rọ̀ nítorí pé gbogbo owó tí wọn fẹ́ san láyé màá kílèmì ẹ̀ lálìkìyàmà. Gbogbo owó tó fẹ́ fi gbèsè paléyà àti ìdààmú, mo ń bẹ̀ ọmọ rọ̀ ọ́, ẹran pípanjọ léyà kì í ṣọ̀ran àyà súnà ni, nítorí Ọlọ́run la fi pa, kì í ṣe nítorí àwọn èèyàn tó fẹ́ wá àbí tó fẹ́ rí ládùúgbò, kì í ṣe nítorí ọmọ àtìyàwó la fi pa, nítorí Ọlọ́run la fi pa. Ọlọ́run ọba àti ọlá yóò bàṣírí yóò jẹ àríṣe lọ́nà ọ̀rọ̀ ibi táwọn kan àti ibi táwọn kan rẹ sí, Ọlọ́run ó mọ̀ rẹ wá bẹ́ẹ̀. Nínú tí mo tún fẹ́ sọ ọ̀nà ni ẹran léyà ni irú èwo ní ìsìláàmù ní ká lò, irú èwo ló wọ léyà? Àkọ́kọ́, àgbò, wọ́n ní ká fipá léyà. Àgbò tá wá ń sọ yìí òun náà làgbò tó ṣe yí pé ó ti súnmọ́dún kan láti oṣù mẹ́fà, ó ti gbẹnu lé ọdún kan. Àwọn kan sọ wípé láti oṣù mẹ́jọ, tágbò wa ti pé ọmọ oṣù mẹ́jọ, ó ti wọlé ya. Bẹ́ẹ̀ náà ni àwọn kan sọ wípé ó dìgbà tó bá wo oṣù mẹ́wàá. Àwọn àfáà kan sọ pé kó pé ọdún, ṣùgbọ́n gbogbo ẹ̀ kò sí ìtí ò wọlé. Tó bá ní àgbò tó ti ń sìn bí oṣù mẹ́fà, tó ti lé lóṣù mẹ́fà, ó wọlé ya. Tó bá rí àgbò tí ń jẹ́ akọ, ó lè lo àgùntàn. The same thing ló apply sí àgùntàn ìyẹn òbí. Gbogbo wa tán pa àgùntàn ń lé yín àbí lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀, tó wá bẹ̀rẹ̀ sí ń tẹnu bọlẹ̀ káàkiri, ó fẹ́ fi gba zikì wa ni, ó ní tó fi ṣe. Má gbé ẹrù tó burú léra rẹ lórí tó rìn dúàlì kìyàmà. Kò sí ẹni náà, kò sẹ́ni náà tó lè gbọ́ àzìkí ẹnìkan, tó lè lo àzìkí ẹnìkan. Ọlọ́run ọba ní ń pin àzìkí. Ẹ má máa jẹ́ àfẹnú gbẹ̀ṣẹ̀, ká máa tẹnu bọlẹ̀, ká máa wíwì kúwì tí ó dá wa dúró láàlì kìyàmà. Lẹ́yìn àgbà náà, èyí tó tún tẹ̀lé àgbò àtàgùntàn òun náà ni ògúnfe àbíta mọ̀ sí gèsòrò àbíta mọ̀ sóbùkọ́. Èyí kì í orúkọ tẹ bá pè ó wọlé. Tó bá jógúnfe àbí òbúkọ àbí gèsòrò la fẹ́ lò, òun náà ni èyí tó ti pọ́dún tó lé lọ́dún kan. Bọ́ọ̀bá wá rí ọkọ lo abo, the same thing ló apply sí méjèèjì. Ẹlẹ́nkẹta òun náà ni màálù, ẹlẹ́nkẹrin na ni ra kun ati malu ati ra kun ona ni to le lo meta to tin lo dun ken o le lo meta o tin lo dun ken o wale ya amanu lada ako la koko la ina abu teli ale lo ma lu ako ale lo abo ale lo ra kun ako ale kwa ra kun abo gbogbo re lo wale malu wale ya ra kun wale ya agbo wale ya be na ni ogun fe gesoro ona wale ya iru awon eran wo la wa fe ka fi pale ya gẹ́gẹ́ bí islam ti là kalẹ̀ àkọ́kọ́ a gbọ́dọ̀ lo ẹran olójú kan ẹlẹ́yìnkejì a gbọ́dọ̀ lo ẹran tí ń ṣàárẹ̀ táwọn èèyàn máa rí pé eléyìí ó ń ṣàárẹ̀ odi méjì ẹlẹ́yìnkẹta a gbọ́dọ̀ lo ẹran tó ti rà tí gbogbo egun rẹ̀ ń yọ ńta ẹlẹ́yìnkẹrin a gbọ́dọ̀ lo ẹran tó ṣe wí pé ọ̀rá kankan ò sí lára rẹ àfàsán igun.
1: Zawi Atu Nafal Hatu Nasiriya Atile Kiu Madu Dr. Sheikh Nasiru Kabara Fiti Feti Fetpe Bugbo Eyi Aluhumon Musulumi Wasi Ile Kiu Won Ti Atinko Imo Kiu Imo Larubawa Ni Lanwa Woni Sufi Ni Headquarters Won Towa Ni Block 10 Road 11 Obasanjo Housing Estate Lojo Jumo Lati Ojo Saturday Di Ojo Alaruba La Ago Merin Abo Ti Ago Mefa Abo Irole Asalatu Ati Asikaru Manwa Yeni Bugbo Ojo Sunday La ago mewa titi di ago meji laosan ni le won be na ni gbogbo ojo jimo kete ti a ba ti kirun jimo ton titi di ago meri osan eyin omo iya to wa ni mushin e pade wa ni moshalashi wa ti o wa ni bakari street leyin ti a ba ti ki isaitan lojo jimo titi di ago mewa a o ma reti yin o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: a gbọdọ lo ẹran ti daji ti rẹ ti gé àyàfi tí wọn kó rọra là díẹ a gbọdọ lo ẹran ti wo rẹ ti ṣẹ àyàfi tó bá kó ti jiná tí ò yẹjẹ tí ò ṣe nǹkan kan irú àwọn ẹran bẹ láàfẹ ká fi paléyà obìnrin lè paléyà ọkùnrin lè paléyà ọmọdé tí ò tí bàlágà tó bá lówó rẹ ó lè pàléyà agbalagbà tó ti bàlágà ó lè pàléyà obìnrin tó lọkọ nlé ó lè pàléyà èyí tí ò lọkọ nlé ó lè pàléyà ó wọlé ntàǹfẹ ní islam òun náà ni pé kẹ́ni tó lẹran iléyà kó dúngbù nǹkan rẹ fúnra rẹ tí ò bá lè du ó lè bẹ̀yàn kán bá ń du gbogbo ẹ̀yin tẹ́ bá ń du ẹran ẹ ṣọ́ra pẹ̀lú jàǹbá àti bídíà tí ò sínú islam.

tó súnmọ àsìkò tí wọn kí ìdì wọn ó dẹ pẹrin rẹ lẹyìn àgbà náà iléyà tàǹpa ìjọ mẹta ni àì pẹrin níléyà kọlá pé abẹ fi ṣàṣeélẹ sàárà nìyẹn kì í ṣe léyà iléyà tàǹpa ń bẹ láàrin ìjọ mẹta ìjọ ta bá kí ìdì tán á pàléyà ìjọ kejì á pàléyà ìjọ kẹta náà á pàléyà òjíjọ mẹta lọ iléyà táwa ń pa yìí a kì í ta nǹkan kan lára ẹran rẹ tàbí wo rẹ tàbí bàtẹ ẹsẹ rẹ tàbáwọ rẹ gbogbo ń ta bá yọ lára ẹ á fi ṣe sàárà ni àyíta lẹyìn àgbà náà bá a ti máa pẹran súná tá ń pẹran sàárà náà là ń paléyà bismillahi allahu akbar o lè wá fi kún pé allahumma rabbana takabbal minni nígbà tó bá dùn tán àbí kò ní rabbana takabbal minni kò sí problem ọlọ́run yóò gbà àdúrà lẹ́yìn wá àgbà náà ilé yá tà ń pa yìí ẹjẹ́ á gbìyànjú kárí pé a kún àbẹ̀ wa dáadáa gẹ́gẹ́ bá nàbí wa muhammad ti wí fẹ́ pé tó bá gbélé ẹ̀mí ó tètè kú lára kì í ṣe kó máa wá yùn kó dà bẹ́ẹ̀ ẹlòmíì ayun ẹran tí n bá jà pátápátápátá tó fa wàhálà yóò kọ sá kú mẹ́ àbí kó gbọ́ bẹ̀ẹ́ lẹ̀ kó dìímú dáadáa á ṣẹ̀ wá gbé ọ̀bẹ yìí á wá gbélé káì gíbà ló ń jẹ aráàmù ẹ̀ǹkan náà ní ìsìláàmù fẹ́ kú gbélé kódà kẹ́nìkan sọ́ọ́lẹ̀ lọ́nà tí ò ṣe ìwọ mọ́mọ́wọ́ rẹ̀ kò mẹ́ sáré pé ó gé àwọn kásán méjèèjì já pẹ̀lú ògbó ọlọ́run kò tó jù lẹ kódà bó ṣe ọ́ léṣe àìjẹ́ bẹ́ẹ̀ ẹran tẹ fẹ́ jẹ ni yóò di ìwọ mọ́ yín lọ́wọ́ ọlọ́run á gbàdúrà wa àbí àbùkátà wa ìdì táwa ń kí àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bi ìdì náà ni pé ìdì iléyà a kì í jẹun ká tó kò ńlẹ tá a bá dé náà làáwà jẹun àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ́kejì à ń fẹ́ ká wọ aṣọ tó da tá a bá rí tuntun àmọ́ tí tuntun bá wà ká wọ tuntun tá a bá wá rí tuntun ká wọ aṣọ tó da ká lo pẹ̀fúm tó da ìyẹn fáwọn ọkùnrin àwọn obìnrin náà a fẹ́ ká lọ ìdì kódà ká má nírun tá a bá débẹ̀ ká jókòó ká má bà wọn kírun bí ìsìláàmù ṣe fẹ́ nìyẹn lẹ́yìn àgbà náà tá a bá ń lọ ìdì ẹ̀jẹ̀ ká máa ṣe àzìkáàr allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamdu kabbara la fẹ́ ká máa ṣe gbogbo ìgbà tá a bá ń lọ ìdí tá ọba sì lè ṣe yín ni bó jẹ́ subhanahu wa ta'ala alhamdulilahi la ilaha illallah wa la haula wa la quwwata illa billah al-'aliyyi al-'azim tó bá jẹ́ náà ni má fi bàs tó bá jẹ́ la ilaha illallah nìkan ló máa ṣe lọ azkaru ni azkaru ń jẹ́ aláwọn gbàdúrà wa à ń fẹ́ ọ̀nà tá a bá gbà lọ ìdí ká pààrọ̀ rẹ̀ wálé sunna ni àmọ́ kì í ṣọ̀ràn yẹn lẹ́yìn àgbà náà wọ́n yìí ṣe hútúbà kan tó bẹ̀rẹ̀ ìdì tá a bá sọ̀kalẹ̀ ìdì ni wọ́n máa ń ṣe hútúbà wọ́n wà pẹ̀rẹ̀ wọ́n nàbẹ̀ òkè ọlọ́run ọba láti ọlá wọ́n gbàdúrà gbogbo wa wọ́n bí àbùkátà wa à ń fi àsìkò yìí kí àlífà olóbì àtàbúrò wọn àfa abdullatif tí wọ́n pàdánù àmọ́ wọn níjọ sátọdé tó kọjá sátọdé tó ń bọ̀ yìí náà ni wọ́n ṣe fi dáhùn àdúrà fún wa ọlọ́mba akẹ́wọ̀n ọlọ́mba akẹ́wọ̀n ọlọ́mba níṣekún ìsinmi fún wa ọlọ́mba fi sàárè ìdààmú wa ọlọ́mba fi ìdìdì alkiyama yẹyẹ wa ilé tí wọ́n fi ilẹ̀ ọlọ́mba jẹ́ ó dàrú ibi tí wọn dojúkọ ọlọmọdé ṣòro ìyá náà kò sẹni tí ò má níbi à ń sin lọhùn à ń fara gbolẹ fọlọhùn à ń fẹràn lọhùn àti bẹẹ lọhùn lọhùn dákun má

0: sagba gbanem sewan ni samaria janna ugbu awon ma lan sewan ni lori iwe sewan la ma gbe intention lati to be anabi muhammad sallallahu alaihi wasallam ala bismillah qul huwallah ataya lan ugbu atan ben le jaje ki bismillah rahman rahim qul huwallah ahad allah samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا احد التحيات لله الزاكيات لله الطيبه صلوات لله السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ولن سنوا القران ولتكن الفتنه التي لا تصيبن الذين ظلموا منكم الخاصه Ọlọ́run ní ẹbẹ̀rù ẹ̀ṣẹ̀, ẹbẹ̀rù fìtínà, ẹbẹ̀rù àfọwọ́fà tó ṣe wípé tó bá ṣẹlẹ̀ kìí ṣe àwọn tó fọwọ́fà nìkan ló máa dalé lórí. Ẹ̀yin aṣíwájú wa ní Nàìjíríà, ẹbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin olóṣèlú wa ní Nàìjíríà, ẹbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin tọ́lọ́run kójọba Nàìjíríà lé lọ́wọ́, ẹbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin aṣíwájú ẹ̀sìn, ẹbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin olówó, ẹ̀yin ọlọ́lá tẹ̀mẹ́nu Nàìjíríà, ẹbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin mẹ̀kúnù Nàìjíríà, ẹbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí náà lẹ̀ ń da gbogbo ẹ̀rú tó fi débi òde o. Boko Haram dìde Maiduguri, wọ́n ní North West ni àbí North East ni a máa ń pè. Kò sí ní tó kàn wá ńlẹ̀ Yorùbá. Kẹrẹ kẹrẹ kẹrẹ wọ́n wọ Kánò ní mọ́ṣáláṣí Jimá. Wọ́n pa ìmọ̀ye èèyàn tá fẹ́ kí Jimá. Ìtàn náà ò lè parẹ́ láéláé. Wọ́n kú ń bẹ́ẹ̀, wọ́n wọ Jigawa, wọ́n dé Kaduna, wọ́n tàn dé díẹ̀ díẹ̀ Naija, Yobe, Adamawa. Ngbòóyá tí Jọ́ọ̀sì tún gbérí ti Kaduna náà ṣẹlẹ̀. Ìjà Haúsá ni kò sí ní tó kàn wá ńbẹ̀. Àwọn kan tún dìde Ọlọ́run lákúra wa Sokoto, wọn gbà wọlé láti ibẹ̀, wọn wọ Kebbi, láti ibẹ̀ wọn wọ Niger. Àtúgbùrò wọn láwọn apá àbìkan ní Kwara. Ẹ náà tì ní kò délẹ̀ Yorùbá. Gbòóyá ń sìn ó ti wọlé Yorùbá. Èyí tó wá ṣẹlẹ̀ ń jẹrin sí jàrún ó mọ̀ burú púpọ̀. Iléèwé lógbòmọ̀ṣọ́, láàrin ògbómọ̀ṣọ́ tí ì ṣe nínú gbó ògbómọ̀ṣọ́, láàrin ìlú ògbómọ̀ṣọ́, wọn kidnapu èèyàn tó súnmọ́ 40 sí 50. Ọmọléèwé, àwọn olùkọ́, olórí iléèwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún wá mú kan nínú wọn, wọ́n pa wọ́n gé orí rẹ̀, wọ́n tún ṣe fídíò ẹ̀ láìfù. Wọ́n gbé sórí íńtánẹ́ẹ̀tì. Báwo lèèyàn ṣe é ṣe fídíò tí ó gbé sórí íńtánẹ́ẹ̀tì láìfì láì ṣe pé ó ní nọ́mbà tó fi ṣe, láì ṣe pé ó ní líǹkì tó fi ṣe? Lẹ́yìn wá àgbà náà, kí ni fídíò yẹn fẹ́ instigate, kí ló fẹ́ constitute? Tí ń túmọ̀ sí pé gbogbo kìíní wọ́n ṣe é láti fi da ogun lẹ̀. Either ethnic crisis or religious crisis or tribal crisis. Bá ṣe ṣe yẹn, àníyàn wọn ò náà ní wípé káwọn kìrìsìtẹ́nì dìde, ká ní kìrìsìtẹ́nì náà ń pa, ká bẹ̀rẹ̀ sí ń bá mùsùlùmí jà, tàbí káwọn Yorùbá dìde, ká sọ pé àwọn Haúsá, àwọn Fúlàní don kwaye ba en temeri ninu aniyan won lori n tagbe kale kere kere kere kere imu elede ma n wo gba bo ogbo maso o ti de le yoruba tan eyin aso aju wa eyin olori wa eyin alaabo wa eyin oloselu wa ebe ru olohun o dabi pe gbogbo n to n sele nsin ga bi mi ti ri ko da yin laamu bi ambition ibo te fe di te fe pada si aye ibi te wa tori to ba da yin laamu ni n to sele yi ma ti n lo almost 70 something hours de ti menikan edakun e ma je ki lu yo baje ma lo to ba da lori yin a ni gbagbe oruko yin oruko yin a wo itan ma le gbagbe lai lai edakun ninu eto yin ni o ke provide security for life and property o wa na adehun te se ke to debe olorun a fun yin se ama ya muhammad mashud al kunti ero bani soro wa 070 36998274 banki wa unan gtv am feran lawo keto imate siwaju 069 306 3312 wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: Jozawi Atu Nafal Hatu Nasiria Atile Kiu Madu Dr. Sheikh Nasiru Kabara Fiti Feti Fetpi Bugbu Eyi Aluhumon Musulumi Wasi Ile Kiu Won Ti Atinko Imo Kiu Imo Larubawa Ni Lanwa Woni Sufi Ni Headquarters Won Towa Ni Block 10 Road 11 Obasanjo Housing Estate Lojo Jumo Lati Ojo Saturday Di Ojo Alaruba La Ago Meri Abo Ti Ago Mefa Abo Irole Asalatu Ati Asikaru Man Waye Ni Bugbu Ojo Son La ago mewa titi di ago meji la osan ni le won be no ni gbogbo ojo jimo kete ti abati kirun jimo ton titi di ago meri osan eyin omo iya to wa ni mushin e pade wa ni moshalashi wa ti o wa ni bakari street leyin ti abati ki isa itan lojo jimo titi di ago mewa a o ma reti yin o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh